ẹ kásán gbogbo ẹyin tí ẹ ń gbọ wá lórí ètò ní ọjọ ìní ọjọ ìní tí ń sọjọ ẹtì jẹ ojúmọ kẹrin nínú oṣù kẹsàn ọdún tàmọ sí oṣù ọwẹwẹ ọdún ẹgbà ò lè mẹrìndínlọgbọn mọ kí n pé ẹ kú déédéé wo yìí ẹ kú gẹgẹ bí ọjọ ṣe rí aago mẹta ti kun ìṣẹjú mẹrìnlá ní ojúlé ṣẹwà ọmọ yín àbúrò yìí tàmọ sí michelle.

0: dọba yìí dọba ìta sàkàṣe mọ bẹẹ bẹ kwepẹ so yọkùn ikú ẹṣọ pé ṣọkọ máa bàràbàrà sọ ṣàkàṣe mọ àwọn bẹẹ ń ga ẹkọ tẹ tàdé ohun ṣàkóra náà ṣùgbọ́n àmì mísọ tọrọ tọ gbọ bẹẹ gí gbọ dọmọ. Wọ́n náà gí kàwérò.
1: Àló.
0: Ó kàwérò.
1: Ó lára mọ́ra rẹ̀ rọ̀.
0: Tọ́ mọ́ra.
1: Ó ẹ ìlà mọ̀ tó ń gbọ́ yọ tó ń dúró ìdí wọlé ayédè mọ̀ ẹ mẹ́. Àwọn kò wá bá sọ oye dayi yaga jẹ ba mọ tọndúrọ bi wọn yẹ mẹ yẹ mọ eye tọndúrọ bi wọn yẹ wọn wúlò wí gbọyọ bàágùn ni agùn dàmẹ. Yé mi di yọ hajj ayéṣe wa hajj wọn wúlò dọgbẹdẹ wọn àgẹ ẹhọ. Àmọ mọ bi gẹwọn kéde níbi mẹrọ àmọ àwọn ẹ. Lórí bi yọ bẹrẹ kúrò bí ẹran o bá ohun náà mọ ní bí ayé yà àtàn kúrò yẹn.
0: Dọ̀mí ẹ̀bùrọ̀mà wọ́n dúró sí ìbùrú ngó ìwé àǹgó ìwé mọ̀ pa nàdí àgé àwọn sọ̀rọ̀fẹ́rẹ́ tí a wẹ̀ àǹgé pa pa ìhẹ̀ ẹ̀bùrọ̀ngó ìbí ká àmọ́ àmọ́ yà adé dáyé ntẹ̀rí wọ́n mímọ́ àtúrọ̀ wí hì kúrọ̀ yìí wọ́n máa lọ sí àwọn èrè.
2: Bandawa ní ọmọ wúwo àwọn bá sànà gbé bá yẹwé báyìí bá sànà tó a bá yẹwé bá ní ewì yẹ tán
1: wọ́n tẹ̀wúrẹ́ àwọn ń gbé gẹ́ndébẹ̀ rẹ̀ ń bọ̀rọ̀ yé mi bá yína bá gé mọ́ àwọn máa ń tẹ̀ bìíríà
0: ìjọba
1: jẹ́ ẹ̀ ń tẹ̀ ní dúró gbòòwò àdúrà máa ń wò
0: ọ́yìnwẹ̀n. Tọ́ ń máa
1: kọ́. Ìyá bẹ̀rẹ̀ àwọn ohun kó bá ń gbà wọ́n mọ́ mi ìyá kẹwàá sí ìyàwó mọ́ kọ́
0: rẹ̀.
3: Ìyá náà ní ẹ̀yà. Ìyá mò ń tẹ̀ sàrà
1: gbọ́n ṣayé máa wọn àgbàtìgbò yẹra wọn máa yọ̀rọ̀ mẹ́ yọ̀wọ̀n àwọn ilé gbọ́n ìyá náà yẹ́gà ní gbèrè áwìwọ̀n àwọn àná máa máa bí wọn kúrò àtọwọ́ wíyàtọ̀mùtà ń bí abẹ́ sí ìrùn ìbìjà áwìwọ̀n.
4: Tọ́ náà kíkiri yá kiri wọn mi ṣáàtì gómi ìyá mọ ìyá kan tán nura kàwé ń kíbi tán dúyà nù. Má gbùrọ̀ wíyẹ wá mú sánsán. Èsì ìhè ẹ̀ sẹ́dá pápò kò yá wá ní ònú gbé kí ẹ̀ka sáyẹ̀dọ̀ kó nu yẹ wọ̀rọ̀.
0: Ẹ bá sì kó o gbé.
4: Bẹ́ẹ̀ ntí sanga dà.
0: A náà kò ntọ́kọ̀ yín fún akẹ́ kòtọ́kọ̀
5: mi. Wọ́n ahẹ́ gbé tí o dọ̀ mi bẹ́ kúrò ń gíyà yà.
2: Má sọ ọ́ gàṣà bá sọjá ṣáàgì ní gàgbẹ̀ ṣáàgì ní yóò wà mí. Bá a máa ń dùn ẹ̀mẹ̀ wù tẹ́ ọ wọn àná sáhìn dókè ògàgbẹ̀ tẹ́dà.
1: O o gbẹ̀mà má.
2: Bẹ́ẹ̀ ni ẹ gà ń kọ́ híà.
1: Ọba àwọn ọ̀hárà do má sọ ọ́ gàṣà mi jẹ́ inú kan náà dìrọ́ fún bá àwọn ọ̀hún kọ́ ẹ̀kọ́ àtàǹgà tàbí àhàn náà ẹ yọ gbèrè ndógbègbè wọ̀rọ̀ yà.
5: Tà yẹ kpọ̀ yà kọ̀.
1: Àwọn àyè kpọ̀ yà kọ̀ tó sùúrù yà é kó nù. Àwọn bá sùúrù yà máa dé màmí ẹ̀dọ̀ yà kí ẹ̀dà kàn kúrè
0: náà.
5: À ń bẹ sáré fún anẹ yẹwẹ awẹ yẹ awẹ njìrọ bùkà náà sàn yìí adùn àyà pa. Agbẹ̀sáré yẹ máa wọn àwọn ìjìrọ̀ sọ́kà náà àwọn fígófígó kánú yẹra kàbẹ́ sóró gírà pọ̀.
0: Ayẹ yọ yàwá ti mú ayẹ yọ.
4: Bá a tún dúró bẹ́ ń tì í mẹ́ bẹ́ sàn wọn bẹ́ ń gàwó bá a kà kúrọ́ gébù yín ni ọ́ bẹ́ ń tì í tì í hàrí ọ̀yẹ́ sàn
0: mi.
4: Bánsún zàdìyẹnu wọn àwọn ìjìrọ̀ tánsún má gbèrè yorùbá kó suwa má kúrọ́ ni àkókò mẹ́ síhìrì má má wúri asuwa má kúrọ́ ni àkókò báyìí hagiro mi àndàyé ń bu hìrẹ́ wọn o. Ní ẹ̀mẹ̀ díẹ̀ ni kúrọ́ kó gèrè mi o
0: ẹ̀mẹ̀
4: díẹ̀ ni tiẹ̀ mi nù má pa.
0: Tọ́
4: ale
0: wele ale de tọ́ o dọ̀ra. Àwọn akọba yẹ ti yà má pa barabara ní de wọ̀n yẹlu tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ń sàkàdì tọ́ ale wele barabara ń kọ́ ń gèrè mọ́ ká pa tọ́ fíkọ́ tọ́ra. Wọ́n lẹ́gi.
1: Fíkọ́ bẹ̀rẹ̀ tó gbọ́n gbèrè náà àyíṣẹ́ rẹ̀ sí ibẹ̀.
0: Àyíṣẹ́ agiroba ní kábínú tẹ̀rẹ̀ ń sàk
1: I don't know.
0: Nǹkan ọ̀sẹ̀ ìtọ́ dákọ̀dẹ̀ nẹ́sẹ̀ yíra mú káàgìrì ṣàkà ṣe wọ́n mí bàràbàrà sọ.
2: Gẹ́rẹ́ ni mo ń gẹ́rẹ́ tọ̀ndúrọ̀ wẹ́ bùdà àkọ́hí bẹ́ẹ̀ tọ̀nkúrọ̀ bó ń kọ́ gbèrú gán sìn.
0: Tọ́.
2: Bòde bùdà àkọ́hí bá nyá mi wú téhọ́ mi tọ̀nkúrọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ

ẹdẹ fọtọ ọhún tó dó mi tọ ọhánlẹ yìí náà fi èmi náà gbọn mọ ọhán mi tó lẹbi ọlẹ mi máa dókè sínú mi àkúndé joseph ọlọsà àgbà fi pínpín sèdè nílùkì tí sà lágásà mẹjọrin mama zavie bello saint yorùbá nìkan ní rose quoi alex quoi fi ìdápátọ kérékéré ẹ ẹkúrú pọnkàn náà kásínkúrẹ alágásà mẹjọrin pàkótọ irene lọmdẹkọrẹ ìnà pẹpàtọ gẹnẹ ọ ẹkúrú pọnkàn mizi plain nẹrù sinangoro kọ ìnà jacques docteur des oiseaux pẹlú gẹrẹ àdánwò ìyá wọn náà ìkọdọ gentil alliance penta ba ẹnu sàrọmà kókó ìrọpọ ga ẹnu ẹmẹdẹ dìgbà ẹnu sọnù òfin mẹtàn ẹrọ ò lájí fani petit père ẹ òfin mímẹ kàlò gandon ganodon yọ zinkono françois edèvò saint minister mi kọntọrọ akiyomiyan mi amadu zomotomo ìfinẹ tó ló ganodon kọ mi ìrìnkú fún saturne rẹ nọfún mangi gondo manga gbọwọ mẹrin minamọ ẹrù fínibọ ẹnà wọn lanu mi mímẹ kàlò alùbáríkà yìí mi gan àwọn yẹn kó yọ àdínkù náà wà nínú òfin àgàgòsí kùnà kó èrò tìbọn náà wòlò tó pọn lábẹ́ nǹkan tán mẹ́yẹ wọn àyè iṣẹ́ gbàṣà ìjókòó ètò ọ àmọ́ bàbá dọ́gẹ́nà kó èrò àmì ọmọ ìfin àyè ìfin tó wọ madame dọ́gẹ́nà mama madame tẹ́ ẹ̀nà wà nù ẹ̀. dosu mẹjọ mi dẹwà nù sakoto ni amọ̀ mi ò fi lè bọ̀ wá kúrò kan bí yọ ẹ.